0: di aago méjì ọ̀sán yìí sípò 3 ọlọ́run yà mí lẹ́nu pẹ̀lú 100,000 ìmí náà mọ rírì ẹmu gbéríga mo ń sọ fún ọlọ́run pé ogun gbèsè nínú ayé mi kọ́lọ́run bá mi pa gbèsè náà rẹ nínú ọrẹ tí ọlọ́run ìyanu ọlọ́run tí mo rí òun ló jẹ́ kémi náà mú ìdá mẹ́wàá 10,000 òun ni mo fi mú ilé wa ìdúpẹ́ mo mọ̀ lórí o ìdúpẹ́ o arúgbó wòlé lọ́lọ́ máa ṣe ní o.
1: Ọlọ́run ṣe bí ọba ò mọ́ ṣe bá ọlọ́run Mustapha ò mọ́ ṣe bá mọ́ ṣe bá torí pé ẹ ń gbọ́ àdúrà bàbá mo ti ní ẹ̀rí. Ẹ̀rí ọkàn jẹ́ mi pé mo gbúdọ̀ fi ìmúre ọlọ́run wọn nítorí mo ti san májẹ̀mú mo ti san ìdá mẹ́wàá mi ṣùgbọ́n torí pé ẹ̀rí ọkàn jẹ́ mi kí n lè sọ ẹ̀rí yẹn. Òun ni mo ṣe tó bá yín sọ̀rọ̀ ní òru yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba òfin mi sílẹ̀ tí kò kàn mí sílẹ̀ ọlọ́run ìdá ọlọ́run tó yẹ ká máa tẹ̀lé ni ọrẹ tí mo san ní lọ́fàpẹ́ta wa láàṣì nínú oṣù karùn-ún tí bàbá ní pé ta ló lè fún àwọn ní 5,000 mo wo àpò mi mo jẹ́ pé ọmọ tí màá ti ẹjọ́ wa bá jọ máa gbéra wa délé ni a máa jọ gbéra wa délé mo wo àpò mi mo rí pé yes 5,000 ṣì wà níbẹ̀ ó dẹ́ iṣẹ́ kó owó mọ́tò tí màá wọ̀ bí mo ṣe lọ dúró lọ kó 5,000 yẹn lẹ́nìyẹn o ní orí tí ọlọ́run ṣe nínú ayé mi 5,000 ni mo kọ́lẹ̀ mo fi gba 150,000 naira ní ọjọ́ sunday ìyàlẹ́nu ló jẹ́ fẹ́mi gan fún ara mi tí wọ́n mú jù kọ́kọ́ yọ ìdá mẹ́wàá mi.